Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ayín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde, alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.

0: obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.
1: Tókùn àjàmà ìkáàsọ ìkámúnyẹ nìtọ́wọ́ ọbọ̀ ìjàpá wọ̀pẹ́ tí wọ́n ń tẹ̀pọ̀ níwá àlàáfíà yẹ. Ìsà ìwé ìyẹ̀pọ̀ ti yẹ ti yín bíbí bọ̀gbọ́n wí ti sọ́bọ̀rọ̀ bàbá pé ìyàn yẹ. Bìjì ń díjẹ́ díjẹ́ kí bẹ́ẹ̀ bá ń díjẹ́ díla wa àdàdé. Sọ́bọ̀rọ̀ wa dúburi bí ya ìpínlẹ̀ ilé tó wà ànásáró dámú. Ó dámú olólórí wá ìwé púnì iná àkúgbà jù wá ìwé púnì ìyìn. Gbá dápọ̀ngọ̀ wa farandé, sọ́gọ̀dẹ̀ wa farandé, àtẹ̀pámọ̀ wa farandé, nìjẹ́vi wa farandé, dúburi dúburi gáàni. Ìké dúburi dìlérí tó wà ànásáró dámú. Wá ìwé nkóni ìlú òbí kígbà jù wá ìwé nkóni pí tó wà kàrà wa farandé ní lùmẹ̀dún ní nsá dúburi dìlérí. Ìwé ma fúnà. Bàmà ńjò farandé wà bá minnu na àyè lùbọ̀n wà bí fọ wà sọ́bọ̀rẹ̀ dèké bá wà takada wà bá tewẹ̀. Dèé nànà ẹsọ̀ bẹ súnì nà á bí fọ sọ́ sọ́bọ̀rẹ̀ ìnyẹ̀tẹ̀ lọ́kùtà wọ̀túnṣìẹ̀ bíbí nyùnsì. Kí dọ̀ sọ́bọ̀rẹ̀ pòóni yìí nsà àlámẹ̀rí wà bí dá pèrèntì ní fífà wa ẹwẹ̀ kí pèrè tó wà tìǹbìtì sọ́bọ̀rọ̀ di pèrè di ní fífà.
2: Yeah, best friend.

0: Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pínpín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí. Èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pínpín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Nígbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pínpín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì túmọ̀ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti ìyàwó
1: olólùfẹ́.
2: Can we try it?
3: Yeah, they can work with that.
4: Instead of can we do it again?
5: Yeah.
4: You know when you do things for God, you must do them bigger. So we're going triple.
5: All right.
4: Listen to the whole flow now.
5: Yeah.

0: Aha, togo na chim. Nyul sa ke bangma ke tinana dubwa. Nina nyai ke kalkanne. Kan kokona na sa ke blan yar na, pa fam lebo ka blan yar nga. Njam, sa o kan jam mo pot bena wi ke puini na, ke yot sa yu puini ni dal. Kan sa ke dapon soko de atakwame na maritime atan problem pou yar. Lili mo sa o kan jam mo pot bena wi mo ko ne lu, ke yot sa wi mo ko salada. Na ma na sa kara atan pon. Na grand lomé à temps pour blanc hier ngulung ba saga ne acha ne tula gbana leke ne dan ka blatine na do gbaya ne acha ne lejo ngam ya bana ne tinna yurum gbana kania ne ma ba jala ma ka trna ka ne ma ka na do gbaga ka fala ban ka tade ke do na do gbaga pour kinye koma sa ke ne trete ka tung ma ko mo mo kinya fiba a simple tuna ti sa tro to go da kom na apipi ko kwen gba pwa bura ya na na che bo gbaga nga ya anya bon
1: ikende pataki lọkùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé nípa àkọ́kọ́ láti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìdínlógún oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn àríwá ẹkùn àárín ẹkùn ẹ̀sà òkè àti ẹkùn gúúsù. Ìgbà kejì ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n títí di ọgbọ̀n ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ̀ tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ sí kí ẹ lọ sí ọ̀hún tí ẹ bá sì ń lọ ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọ́n yóò kó fún yín lọ́fẹ̀ẹ́ tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn ó dára gidi ó máa yọ ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye àpò ẹ̀fọn ó máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
2: Oo nkọ́lá àtàmàlúwà tó kọ́ ọ̀pọ̀ àníta bá mọ̀ kéèké ìlàtó bá ti ṣe kéngàrí káà ká tòtà ní iye tẹ kárìgbà mẹ pátá kárì dòwò ká jọ́dọ̀ tẹ́nà mẹ yà sàtà àti tẹ́ni nà mẹ ó tàmúlẹ̀ ntòkúrú yẹ tòwò mi yà yàrá kó à ń bó kùtà àdán nì bàbá tó tà kó tẹ́nà mẹ yà kó jaba jẹ́ tẹ́ bá tẹ́ ní bí iye tà fi tẹ́lẹ̀ rí nàání ká bá yẹ ní iye tà fi tẹ́lẹ̀ rí ní ní ó tàn kó tìǹkà yẹ níyàrá bàbá tó tẹ́jà nà pa àwọn kàdé ni yé tún ó tàn yé nkùrí yé bí sèlè rẹ wọn náà kó a yé bí tàn sèlè kó tàn ó bẹ́ẹ̀ ni kàrà kó tàn kó sèlè kó sèlè pàtẹ́ dò mọ̀ọ́mọ́ ó dá díẹ̀ rẹ kó tàn mìíràn rà ọ tí wọ́n kọ́ àti dùwọ́tí yà á ti tiẹ́ ká bọ́dí tẹ́ ní ẹ̀ bọ́ yín bó ka nduwa ti mìíràn ká bá jẹ́ bìyà ká ka yín nà mẹ́ẹ̀ bẹ́ ní bọ́dí ká di duwa mọ̀ mọ́ àwọn tí nà mẹ́ẹ̀ yà á ti ká ní bọ́ tiẹ́ ní mọ́ ko mo ba kina a kina do nga ye ta ka tori ye pa ka piko ka bala na ka ni a kwa ni ba jwa da na mi ya ko ba a du wara mi ya do ka ma na pi mo mo da pa ni ya do ka da ke da ka mo ka do ni ko ti mi ni si wo ni mo ni do pa na de do la ko ta mo ba.
3: Quels sont les avantages de l'AMU?
4: L'AMU permet aux assurés de se soigner sans inquiétude. Par exemple, si l'assuré ou son enfant est malade, il n'hésite plus à aller au centre de santé par faute d'argent. Il est assuré et rassuré puisque l'AMU prend en charge la grande partie des soins. Il n'a donc pas besoin d'avancer l'argent, il ne payera que sa part pour les soins. L'AMU permet donc à tous les citoyens togolais d'être bien soignés, d'être en bonne santé pour être actifs et plus productifs au travail. L'AMU permet une meilleure justice sociale et lutte contre la pauvreté.
3: L'AMU pour tous. Tous pour l'AMU.
4: Ceci est un message du ministère de l'Accès aux soins et de la couverture sanitaire à travers le projet Services de santé essentiels de qualité pour une couverture sanitaire universelle. C'est...

0: Gbogbo dùkọ̀, mú dọ́tí wò dó ti ké ọ. E tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́. E dọ́ta rọ, àkọsúdọ̀ àkú ti pẹ́lú ń kúbi dó. Lámẹ́sẹ́nu ọgbọ́n lè kájáta mẹ́kọ́lọ́ yìí há dọ́wà tọwọ́. O sọ àfọlọ́tẹ̀, inú ọ̀nà dùkọ̀ tógo dùkọ̀ lọ pẹ́ mọ́. Mú dọ́ máma avava mẹ́, lè tógo nígbà dì ìhò lè pé kí máa kọ́ máa kọ́ gbálí gbálí. Wà tó àkú mẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yá mú dọ́ lẹ́ ní ti Amẹ́ríkà kọ́. Lómi ilé ń kéke wíwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ. Báyìí ń kéke àmá dẹ̀ tọ́lọ́ ná. Àfọwọ́létí lè kó etí mẹ́mi lè. Wà dọ́ mẹ́ hlẹ́ tọ́ ó. Wà tó àkú dúró mẹ́ lè kàlẹ́kà yá hlẹ́ mi. Kòdùgójú tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má vi aṣọ ná mi. Kúpọ̀n lọ yá ná ná mú dọ́ lẹ́ ní ti mi à kọ́. Kóló fi ni mi à fẹ́ kọ́ ẹ lọ. Ìdí mi à pọ̀ lẹ̀ mi à sọ lọ́nà kóló. Àmẹ́ kọ́kọ́ nu ilé aṣọ ná. Àmẹ́ hlẹ́ tọ́ ó nàá lómi gbọ́. Ẹtẹ́ ìyígbèdò àṣì ti so àkọsúdọ̀ àkú ti pé ló ń kúbi dó lámẹsẹ̀yìn ọ̀gbọ́ ilẹ̀ kadodo mẹ́kọ́rọ́ ìhádọ́ àtọ̀.
1: Togo sama bagal mi som do bna gana bile mi so bolu ne bal ye bot go ya de un moda no no al wat da la ze be te mi so bolana le de un bu gorum din di mana bile da ke jela din di mi ko asar de na gana ke de ko tun na zan go ngul hi ni tozu fe de o tabang ko holu da git da so gore ko holu da git da at ba ma holu da git da ni ke bi holu da a git da din di mi na len de ko asar de na gana ke de ko nele ni lu rung go ngul ni tozu fe de o karo holu da git da lumetada agitada alwatun dubar medegitida ulun indetada galolara ki hilizi ze boga de usobalane ele rok dakaya ya tikin gug galolara mba pa chelmi ne omu muzobol wene baliye potgo ya pala gibla bane no usulun indiya onyotel rokote ya tumno dala fitumin de runyotne ne enebda ruba ru wena sobol wene baliye potgo ya adege kande ureo sing ne potgo do no hodi tenwo tumno da alafia sobor kande ureo sing ne potgo Tom Donet, Miss Way John Nedonada, la fille de Mary, Miss Ouya, Madame Nonon, Positouro.
2: Can we try it?
3: Yeah, they can work with her.
4: Instead of. Can we do it again?
5: Yeah.
4: You know when you do things for God, you must do them bigger. So we're going triple. All right, listen to the whole flow now.
5: Yeah.